0: àsánjá ó tòfin pópó tòfilẹ̀ pó dèbí ẹnukú títúnlẹ̀ pó níhùn dèbí ẹbomọ̀nù gbélégédé tó jésù kọ́mẹ́ nùdé pépédé jítọ̀ àgbàságò nfòdò ògúnà dualẹ̀ égbogbo dènù jíjìlẹ̀ pósẹ̀ àdóde títọ̀ àfọgbó tọ́sọ́fúnẹ̀ tó jésù kọ́mẹ́ okọ̀ àbúlé títọ̀ kọ́gbó tọ́sọ́fúnẹ̀ tó jésù kọ́mẹ́ wọ́n hó dẹ̀ nùdé pépé dé ètò àfidípò mẹ́dẹ́pó nùdé tó túkádó mẹ́dẹ́pépé nulẹ̀ pó dèbí iná mọ̀ àsán ẹgbọ́ dèbí ètò jésù kọ́mẹ́ dé mẹ́dẹ́ pó jẹ̀mẹ́dẹ́ kanu àdìsímẹ̀ àjẹ̀mẹ́dẹ́ kanu àmìọ́lọ́mẹ́ àjẹ̀mẹ́dẹ́ kanu tó nukọ́ gòdò àjẹ̀mẹ́dẹ́ kanu tó kanjí tó tolẹ̀ pó mẹ́ àjẹ̀mẹ́dẹ́ kanu tó jésù kọ́mẹ́ nùdé pépé yín àsán tó e pọ̀ mímọ́ yúrọ̀ yín kọ́ ẹ tán pọ̀ mímọ́ yán ẹ pọ̀ mímọ́ dó yín kọ́ dé pépé àsán máa dó yín àlọ́ inú òhìn àsán gbọ́ sójà ètò nídó àlọ́gbọ́ òdè bí e bó òhìn àsán gbọ́ náà ètò jésù kọ́mẹ́ òkú náà ń hó dẹ̀ tòfilẹ̀ pó dèbí e tòfilẹ̀ dèbí e pọ́lọ̀ tó dán ìwá bíba símẹ̀ sọ ẹ̀ wúyá bó dó wúyá bó wa ètò mẹ́lẹ̀ pọ́mẹ́ àwọn òkú náà àwọn òkú náà tó jésù kọ́mẹ́ mi ó dẹ̀ tè. Èkó ìwíwá note tòfídàtè nùyà máa sọ̀gá wà dáyìí tẹ̀wí wà dídí e dìrẹ́ àlọ́nẹ́ dedónugò dídí e zizọ́nì dídí e hunukútó dídí e bòmọ̀nú kókó kírísítọ̀ ètò àsán wà dídí e kò jẹ̀ jíwè bẹ́ẹ̀ ló pọ́n bò dedónugò anamọ̀ àsánjá olóko títò fínra náà wè gbẹtọlẹ pó dèbí e ní hàn yìí ṣe wá bíba símẹ dé àkó mọ ẹ anáwá àgbàlá sínú kan tó àmì ẹmẹ nàdúrà dẹkúnnù àwọn ọmọ àsánjá olóko tó tẹ mọ bó tó dìde dò bó tó bíbílẹ pọn bó tó pípọn bó tó àlọ tó dìrẹ bó tó àbọ tó èdè bó tó nukú tó hùn bó tó tó tó hùn gbẹtọlẹ pó dúnà wà ní dèbí e bílẹ̀dẹ̀ pọ́n bílẹ̀fọ̀ tó pọ́n bílẹ̀ kìlígọ́n tó pọ́n òhù tó e dé àwa mọ̀nú ẹ̀jẹ̀ ètò wíwá ara tán wàá dẹkùnù wàá dóhùn yàrá jẹ́ ẹ̀kọ́ ìgigo kúnkúnlọ́tàsánwà bílẹ̀dẹ̀ pọ́n ńdọ̀húnlọ́tàsánwà kúnkúnlọ́tàsánwà bílẹ̀dẹ̀ pọ́n bílẹ̀ àgbàsá tó pọ́n bílẹ̀ ò àdóde títà fọ́ tó egò òpóde títò nẹgbẹ́ tó e ò àbúdé títò kọ́ tó egò nùdé pépé bílẹ̀ pọ́n dídí e ẹkùndé àwọn àmàsàn já òwúlọ́ aládé dónú kan dé àwọn ọmọ òkúnkún já ètò ọwọ́ àsán tó gbẹ́sá tó mẹ́ tán gbówánú kan mẹ́dé títọ̀ àìsísí fúnra bo ikele gbèsè àtọ́n mẹ́dé nídó àlọ́ ẹ̀gò gbogbo àlọ́ náà bílẹ̀dẹ̀ẹ́pọ́n fúnra lọ́ tó fúnra bótọ̀ àsánwà bílẹ̀dẹ̀ẹ́pọ́n bó dèyé tán dèyé tán fìdé pépé yété tán bò ádé kúnnù náà kúnkúnlọ́ lọ́ tó àsánwà dọ̀ọ̀kúnkúnlọ́tàsánwà dín ètàsánwà hankun dé anamọ̀ ètàfọ́ tó egò dé anamọ̀lọ̀ tó tó eko hùn dé anamọ̀lọ̀ sọ̀gámọ̀nù dídí e tọ́jà ìgbónú wá náà mí ní tó mọ̀nù ìjẹ́ eko wà ní òkúrò kò wà náà wè gígó náà tí kúyẹ̀kúyẹ̀ jẹ́ ètàsánwà kúnkúnrọ̀ jẹ́ ètò ẹni wà sánjá òun ndí àkómọdọ̀ ẹjọ́ wàá gbàlọ́ sínú kan Why Banukan? Why Banukan? Na asanja to ijo to fi popo asanja to fi lepo nlo asanja to fi lepo asanja to fi popo fi lepo fi lepo fi lepo fi lepo ana ton divie bo ade kunun ton divie bo ade kunun divie ago mo asanja to e ton je gbonu wa Don't you go nuwa? Eta zonwa, eta zonwa, eta zonwa. Chrissy, si an zonja wu yinwa wa zon... Chrissy, kukwa yinwa zonja wu. Eta zonwa bona diyo nule po. Do dagbe jina wu to Simon. Eko yinwa, eko yinwa. Mwoy divye buwa. Buwa. Boa Brasino confidate. Mene metita. Mene metita de na de kunu. Blade pon. Bodi kena betole ni se kunu. Sonu tome. Asanja ou. Azanja o Azanja to jijo on da azanja o le to jijo me pa okuru na e to fine ko jo tu ka le po dia no bi e ma so to fine ba ye me poko yi pata Men and I de kunu di vie. Je do a mi asanja loko ba. Do asanja loko ba. Mi to tenu kmo yi. Ble de pan. To file pepe. File pepe. File pepe ate. Azanja o As you came here tonight and now you can walk with your legs stand up on your feet and move Amai gas zoni dai dinbie auto zoni sim wa bua de kunun Azanja o to fi popo Azanja o to fi popo Azanja o to fi popo Azanja o to fi popo Azanja o Azanja o Azanja o Ana wa na mi monu eje eko wa Ton je gbonu Ton je gbonu wa Ton je gbonu wa Bo ade kunu wa bo ade kunu Mi jo se kunu toe Mi pa o kunu na Devie mi to tena pon mi. Wa bua de kunu na mi pon nu Jesu ko wa to gbezan to men. Mi njiro na mo. Asaga ma sanja di nukun to saga mo nu ti asaga season ni asaga se din bi epo to po wa bua de kunu asaga season pa fo to po a lo to saga dre din bi
1: Come
0: asanja oko jodogo e wade kunu wade kunu wa wade kunu nule ko dio jere ko dua dara we blebu dia so ma dadio na lo nua mai ga wa dai di bia so gan wa ana wa gbanukan ana wa gbanukan ana wa gbanukan ka le je ko wa san ja ona we do to sai me ana wa bua de kunu ja ko do lo go e asan ja o asan ja di mi la se kunu no je ko wa le poton enda mo mede to don bo jo je ko wa san ja o ne he wa gba lo sinu kan mi me ma san ja o to fi popo le mi so ga de kunu to fi popo Minase ha haji tole si ohun
1: yasi wetin becoming